0: díẹ̀ lọ́rùn bèbí o. Ha! Àbòfẹ́ gborúkọ. Because of you, I fit to go see all my account pátápátá. Mama gborúkọ.
1: Ọmọ ẹni tí bọ̀ mi
0: kò ṣe kò ṣe.
2: Bàbá jà náà ti bọ̀ yìí.
0: Ó ti ẹ̀ bàjẹ́ kí ó dé.

0: lọ́kọ́lọ́bí, wọ́n dé ti bì wọ́n sọ̀rọ̀ gidi, ṣé wọ́n ní ṣé mi ní àmọ́ lọ gidi, fọlọ́fọlọ́ dẹ̀ láì sọ bí.
1: Ṣé àtijẹ́,
0: àtijẹ́,
1: gbogbo ìdẹ́gbẹ́,
0: gbogbo ìdẹ́gbẹ́,
1: gbogbo ìkàlù, gbogbo ìkàlù, gbogbo ìkàlù, gbogbo ìkàlù.